Jọ́kan láàrin àwọn tí wọ́n ṣe igbákejì gómìnà tí a náà pè ní súpèrèfè ní àkókò ètò tiwantiwa tí a náà pè ní revolution jẹ́ ó sọ báyìí pé matthew kérékù jẹ́ ẹnìkan pàtàkì tí ó ṣiṣẹ́ fún ìṣọ̀kan orílẹ̀-èdè nípasẹ̀ àwọn ẹ̀rí wọ̀nyí ó tún ṣe ìrántí nípa àwọn iṣẹ́ pàtàkì tí ẹni yìí gbé ṣe fún ìṣọ̀kan àwọn ọmọlẹ̀ benin lẹ́yìn rẹ̀ jẹ́ ó tún sọ̀rọ̀ nípa gẹ́gẹ́ bí gbogbo rẹ̀ ṣe ń lọ ní ilẹ̀ bẹ́ẹ̀ ní àkókò tirẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a sọ fún ẹ pé ó tọ́ jẹ́ gẹ́gẹ́ bí èrè tí eléyìí ó ṣe yìí náà ní ọ̀kan nínú àwọn tí wọ́n jíròrò nípa rẹ̀ ní ọ̀wọ̀ isa salifu tí ó jẹ́ ọ̀kan nínú àwọn olùkópa nípa ti ètò òṣèlú ó ṣe àlàyé pé fún ní ti òun jẹ́ a rí pé èrè ńlá pàtàkì tí ẹni ọ̀wọ̀ matthew kérékù fi lélẹ̀ ní àkókò náà fún ọmọ ilẹ̀ benin òun náà ní pàtàkì àlàáfíà àti gbígbé ní gẹ́gẹ́ bí ìṣọ̀kan ọmọ orílẹ̀-èdè benin kan náà ǹjẹ́ gbogbo àwọn ohun tó jẹ́ gẹ́gẹ́ bí ohun èrè pàtàkì tí a rí gbà èyí tí a lè sọ̀rọ̀ sí òun náà ni isa salifu ó ṣe àlàyé fún wa lẹ́yìn àwọn ètò ìbéèrè nípa ohun òṣèlú àti ètò àwùjọ ǹjẹ́ ìran ẹni ọ̀wọ̀ matthew kérékù òun náà ni nípa ìdàgbàsókè ètò àṣà ilẹ̀ benin ni àwọn ọ̀rọ̀ tí ó sọ jáde bẹ́ẹ̀ gẹ́ni ọ̀kan nínú àwọn ọmọ yìí tí ó ti jẹ́ alákòóso ìjọba ilé wa ní ìgbà kan antoine dayori òun náà sọ̀rọ̀ ní abẹ́ matthew kérékù ó sọ̀rọ̀ lórí àwọn àǹfààní èyí tí ààrẹ ilé wa ní ìgbà kan matthew kérékù ó fi sílẹ̀ nípa ètò àṣà ní ilẹ̀ benin ó ṣàlàyé ó sọ̀rọ̀ nípa ipò èyí tí àṣà òun gbé pẹ̀lú ìran nípa ìdàgbàsókè èyí tí matthew kérékù ó gbé kalẹ̀ ní àkókò tí ó wà láyé tí ó jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ bẹ́ẹ̀ gẹ́ni ọ̀pọ̀ ni àwọn ohun ìrántí èyí tí ó tún kò tó yẹ pé àwọn èèyàn nípa àwọn ìjíròrò tí ó wáyé lórí ẹni ọ̀wọ̀ matthew kérékù ọdún kẹkọ̀ọ́lá lẹ́yìn tí ó ti jáde kúrò ní ayé ǹjẹ́ àkí ẹni yìí pé ọrúre fún bàbá wa ní àkókò yìí nínú ìtẹ̀síwájú nípa àwọn ètò lórí ohun tí ṣe ohun ọ̀gbìn ǹjẹ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ nípa ti ètí àgbàdo nìyẹn ètí kó lè dára jù bẹ́ẹ̀ náà lọ kó jẹun kàtó pé ó mú àǹfààní wá fún wọn jẹ́ a rí pé ó yẹ kí àwọn tí wọ́n ń gbin àgbàdo tí wọ́n sì ń ka kí wọ́n rí èrè rẹ̀ jẹ pàtàkì kí wọ́n ta ní owó tí ó yẹ láti fi tọ́jú ìdílé bẹ́ẹ̀ ni kí wọ́n lè ṣe ohun tí ó tọ́ àti ètò ẹ̀ pẹ̀lú owó yìí ìdí rẹ̀ ni a sọ fún yín pé ó jẹ́ ohun kan tí ó wà lórí ọpọ́n èyí tí a sọ̀rọ̀ sí nípa ti ètò pàtàkì kan tí a gbé kalẹ̀ nípa ohun ọ̀gbìn lórí àwọn lórí ọ̀gbìn ètí ṣe àgbàdo àti ìdáàbòbò àwùjọ ètí agbẹ́jáde tí ó jẹ́ àǹfààní fún àwọn àgbẹ̀ ti àwọn tí wọ́n ń gbin àgbàdo nìyẹn jẹ́ ní ìpínlẹ̀ bọ̀gù mo sọ fún pé ètò yìí ó jẹ́ ohun kan tó yẹ pé ó fẹ́ láti jíròrò lórí ohun mẹ́ta àwọn lórí ọ̀gbìn ètí ṣe àgbàdo àti ìdáàbòbò àwùjọ ètí agbẹ́jáde tí ó jẹ́ àǹfààní fún àwọn àgbẹ̀ ti àwọn tí wọ́n ń gbin àgbàdo nìyẹn jẹ́ ní ìpínlẹ̀ bọ̀gù mo sọ fún pé ètò yìí ó jẹ́ ohun kan tó yẹ pé ó fẹ́ láti jíròrò lórí ohun mẹ́ta àwọn lórí ọ̀gbìn ètí ṣe àgbàdo àti ìdáàbòbò àwùjọ ètí agbẹ́jáde tí ó jẹ́ àǹfààní fún àwọn àgbẹ̀ ti àwọn tí wọ́n ń gbin àgbàdo nìyẹn jẹ́ ní ìpínlẹ̀ bọ̀gù mo sọ fún pé ètò yìí ó jẹ́ ohun kan tó yẹ pé ó fẹ́ láti jíròrò lórí ohun mẹ́ta ọ̀tún láti ṣe àtúnṣe ètò ọ̀gbìn kì í ṣe pé ní gbogbo kì í lọ láti lọ ká èso tí a gbin ṣùgbọ́n ní ọjọ́ tí ò ní kí àwọn àgbẹ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà wọ́n ní ìṣòro láti jẹ́ kí wọ́n ta ohun ọ̀gbìn wọ́n pàtàkì nípa ètò ṣe àgbàdo yìí ó jẹ́ ohun kan tó yẹ pé wọ́n ní àkókò yìí nígbàtí kò bá sí owó àti pé láti fi lọ ní ilé ìwòsàn yóò jẹ́ ìnira fún wọn jẹ́ ìdí rẹ̀ ní ètò yìí agbẹ́kalẹ̀ ní ọjọ́ tí ò ní kí àwọn àgbẹ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà wọ́n ní ìṣòro láti jẹ́ kí wọ́n ta ohun ọ̀gbìn wọ́n pàtàkì nípa ètò ṣe àgbàdo yìí ó jẹ́ ohun kan tó yẹ pé wọ́n ní àkókò yìí nígbàtí kò bá sí owó àti pé láti fi lọ ní ilé ìwòsàn yóò jẹ́ ìnira fún wọn jẹ́ ìdí rẹ̀ ní ètò yìí agbẹ́kalẹ̀ ní ọjọ́ tí ò ní kí àwọn àgbẹ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà

0: ẹni ọyẹ kí a ma sọ̀rọ̀ fáwọn ọmọ wa wọn ni ẹni tí a bá wí jẹ́ kí a ta wí fún ọyẹ kó gbọ́ bí kò bá gbọ́ àwọn ọlọ́pàá ń bẹ fún wọn wọn la kò jẹ́ kí wọ́n lọ́dọ̀ àwọn ọlọ́pàá kí wọ́n fi gbọ́ ọ̀dà yá wa jẹ́ a ó tẹ̀síwájú lórí àwọn ètò wa yìí torí kókùn ìṣẹ́jú mélòó kan kí a tún kásẹ̀ tó ńlẹ̀ bí ọmọ bá gba ìwé ní ojú lẹ́kọ̀ọ́ tí ẹ bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ nínú ìwé abẹ́ àbí ohun tí wọ́n kọ́ yẹn báwo lọmọ sì lè kọ́ nínú ló gbà kí ó lè fi yé pé lẹ́yìn ìgbà tí ó bá padà bọ̀ kí ó lè fi ṣiṣẹ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ kí ni àwọn ìlànà tí ẹ máa fi kọ́ tí èèyàn lè fi kọ́wé tọmọ lè fi kọ́wé kí ó lè fi yé ìyá wa jẹ̀mílátù.
1: Ìlànà ayé ọmọ lè fi kọ́wé kó fi yé òní wípé bí òun kọ́ òun lè wé bó délé kọ́ tán kà ó sì nkè ọkọ lè wé àtọwò ẹ nì bó délé kọ́ tán kà ó sì bí ọkà ó bí kò yé o ọgbẹ́ ò fi òní ó jù ú lọ́kẹ́ ẹ̀gbọ́n ẹ lè wà bẹ́ẹ̀ bí kò sílẹ̀ ẹ̀gbọ́n bí papa ẹ̀ ní bí ìnà ẹ̀
0: ní ẹnìkan láàrin wọn
1: ọmọ ìdí ẹ̀ mọ́mọ́ nkè àkọ́ lè wé ni o bí ìnà àkà ẹ̀ kò sì mọ wé ìnà á lè wò nìkan yé ọmọ ó lè bá wọn wò ó kó ní gbẹ́ ọ lọ àwọn kọ́ bá ẹ wò ó ká yé nì bí ọmọ kà nkè ọ̀ kọ́ lè wé bọ́ ọmọ délé bọ́ kà ó sì nkọ́ tán yé o ìmọ̀ nkọ́ tán kún ìmọ̀ fún un sì ó lè jẹ́ nkè mẹ́tì sọ lè wé sí ó lè mọ̀ yé o àmọ́ nkọ́ kọ́ fún un káyé ó délé ọgbẹ́ káyé nì ọ́ tún kà sí nkọ́ tán yé o bí kò yé o nkọ́ bè lánàá àgbàlagbà mọ̀mọ́ pàpà nkè àkọ́ lè wé ni o yé ibà mọ̀ ká kò yé mi yé ibi ìnà mọ̀ bí ìnà ń mọ̀ nkọ́ kọ́ o nkọ́ sọ fún bó yé o gbà bí bàbá káyọ̀sì mọ̀ nkọ́ kọ́ o bó yé o gbà bóun kò sì mọ̀ bóun ni kí wọn kọ́ lọ́n lè wé wọn kò lò ní kí dàda yé ó lè yan ọmọ ní lọ́wọ́
0: kí wọn fi mọ̀ pé
1: ó lè mọ̀ fọ ní ba nkè ọkọ òun lè wé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó kú bó ya ẹni àmọ́ bá ọmọ gbà o nkè ọkọ òun lè wé bó gbà o lọ́lọ́ lé lọ́lọ́ fi kalẹ̀ ní kọ̀ọ̀ká
0: o kò
1: lè mú
0: àbí
1: kò lè mú àfi kọ́ tún kà sí kò lè mú àmọ́ à ń gbà wé ọmọ mi ò wá sí ọkọ̀ gbàlè sùn wọn lè gbà tó mẹ́ta mẹ́ẹ̀ ọkọ̀ lọ́ fi bó di ń jọ àtẹ̀nẹ́ yìí ọkọ̀ lọ́ lè wé lẹ́nì lọ́kọ̀ mọ̀ fọ́ ní à ń kà lè sùn lè wé o lẹ́nì lọ́kọ̀ lọ́gbẹ́ ọkọ̀ kà kò lè yí o kò ní yé o àmọ́ bó fi gbà.

0: ọ̀pọ̀ ní ojúlé ẹ̀kọ́ ìjọba tí wọ́n ti ní ilé oúnjẹ yẹn tá ń pè ní kantin tí wọ́n pe fáwọn ọmọ tó àwọn ọmọ tí wọ́n rà jẹ báwo lẹ́sẹ̀ ń ṣe àmọ̀nà wọn gbà ẹ̀tọ́ wọn sí ohun tí wọ́n rà jẹ ní ojúlé ẹ̀kọ́ torí pé àwọn ọmọ kékèké ni àbí ọ̀rọ̀ mi ò yé ìyá wa mo ní báwo lẹ́sẹ̀ ń ṣe ìlànà fún àwọn ọmọ láti fi jẹ́ kí wọ́n lè fi jẹun ní ojúlé ẹ̀kọ́ ṣé àwọn ni wọ́n rajà fúnra wọn àbí ẹ̀yin lẹ máa ń rà fún àwọn ọmọ àbí wọ́n máa ń gbé àwọn oúnjẹ wá tinú láti ilé bí wọ́n bá sì ń gbé láti inú láti ilé irú oúnjẹ wo ni wọ́n lè gbé máa gbé fáwọn ọmọ kí wọ́n fi gbá ní ojúlé ẹ̀kọ́.
1: Èyí tí ń ṣe irú oúnjẹ àwọn ìyẹsì àbí àwọn màkà bẹ́ẹ̀ irú oúnjẹ bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn lè gbé wá nínú iléèwé ṣùgbọ́n èyí tí ń ṣe ipa kantínì yẹn àwọn ẹni tí ń ṣe oúnjẹ ń bẹ bí wọ́n bá ṣe é té èyí tí mo mọ̀ nínú rẹ̀ ni wọ́n ti ra kà tí àwọn ẹni tí ń ti ń ta kà níléèwé tẹ́lẹ̀ ti ṣe wọ́n ra ìyẹn lágo mẹ́wàá bí wọ́n bá jáde èyí tó ń fẹ́ lọ lé yẹn ni wọ́n pín ti èyí tí wọ́n pè ní kantínì ni fáwọn ọmọ tí wọ́n ń gbé
0: lọ nínú ilé
1: ohun tí mo rí ìdí nínú rẹ̀ nìyẹn.
0: Ẹ ṣeun.
1: Ẹ bèrè bí a ń ra kà hàn.
0: Mo ní àwọn ọmọ tó jẹ́ pé ìjọ ojúlé ẹ̀kọ́ àdáni àmọ̀dá jẹ́ pé kò sí kantínì níbẹ̀ àbí ọ̀gá ojúlé ẹ̀kọ́ máa ń dání fáwọn ọmọ ọlọ́fẹ̀ẹ́.
1: Ẹ̀hún kì í ṣe rárá. Àwọn kì í ṣe àwọn ọmọdé kékeré lèmi ń gba ni èmi mo lè gba ni ọmọ láti iléèwé àkọ́kọ́ fi dé iléèwé kẹfà ni. Àwọn dìrẹ̀tírísì wa ló ń gba ní àwọn ọmọdé wọ́n máa ń ra kà fún wọn ni. Ago tí wọ́n ń jáde ó ń bẹ lọ́tọ̀ ni. Ago mẹ́sàn-án àbọ̀ ni wọ́n ń jáde. Tọ́ àwọn ọmọ kó tó jáde wọ́n ti lọ ra àwọn ọkà wọn lọ́wọ́ ní abọ́ wọn tí wọ́n fi sí ọ̀dọ́ wọn. Wọ́n ti ra kà wọn kalẹ̀.
0: Tí abọ́ yẹn mú dáadáa.
1: Ó mú dáadáa.
0: Ẹ ṣàkíyèsí ẹ pé ó mọ́.
1: Ẹ ó mú dáadáa. Wọ́n ti ra kalẹ̀ ló ń bo lọ. Tọ́ wọ́n wá ṣe wọ́n pe ọ̀kẹ́ ní tọ́ọ̀lẹ́tì. Wọ́n lọ tọ́ọ̀lẹ́tì té. Wọ́n bá lọ tọ́ọ̀lẹ́tì wọ́n wá ṣe wọ́. Kí wọ́n tó lọ fún wọn jòkó kí wọ́n pín àwọn oúnjẹ yẹn fún wọn tí àwọn ọmọdé nìyẹn.
0: Ó dáa. Ẹ ṣeun ìyàdúpẹ́ lọ́wọ́ yín. Lọ́dẹ̀dẹ̀ ìmọ́tótó lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ ọ̀pọ̀lárí láàrin àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ ìjọba àdáni látọ̀ jẹ́ pé ẹ rí i pé ẹ̀wù wọn ń dọ̀tí láti fi lọ ní ojúlé ẹ̀kọ́ kí ni ohun tí ẹ máa ń wí fún wọn torí pé nígbà ìgbà tí àwa kẹ́kọ̀ọ́ kọ́dà ó lè wọ kakí tó dọ̀tí ọ jẹgba ẹgba lòsí lásìkò báyìí pé ẹ máa lo àwọn kí ẹ máa na àwọn ọmọ kí ni báwo ni kí ni ẹ̀kọ́ tẹ ń kó àwọn ọmọ pẹ̀lú àwọn òbí kí wọ́n wí fún wọn nínú ilé kí wọ́n máa bọ́ dáadáa torí pé ó lẹ́tọ̀ pé ọmọ tó ń bọ̀ ní ojúlé ẹ̀kọ́ kí ó máa mọ́ kí ó máa ní òórùn tó dáa kí ó máa wọ aṣọ tó dáa kí ni ohun tẹ máa ń wí fún wọn.
2: Tó a yẹn sọ fún ọ ni ẹ̀kọ́ kàlà ń kàn kàn tẹ gbogbo ìgbà kàlà ń kàn sọ ọ nẹ ni a kò ní dáyé kẹ́ a kàn sọ fún ọ ni fọ ni a bí tó kò wí gbé báyìí ń gbà mí sìn ẹjọ́ àtẹ̀nẹ̀ ọjọ́ tó tẹ gbòmìnà a kà gbélé lálẹ́ gbòmìnà nẹ bẹ́ẹ̀ gbélé ọjọ́ mẹ́ta la fi bọ̀ tó kò wá ń lè wé o ọjọ́ alẹ́ yẹn nẹ ọ yẹ kẹ́ fọ tó kò wí ọ̀ká sàn
0: kí wọ́n fọ fáwọn ọmọ
2: bí ọmọ káwọn kò lè fọ a kò lè ní ọmọ ilé ẹ̀kọ́ kékeré ilé kẹ́ kó fọ tó kù ẹ̀ kò lè fọ ilé méjì ká
1: ilé ìwé kẹta
2: ẹ̀kẹta kò lè fọ ẹ̀kẹ́ yẹn ni yẹn ń sẹ́ dé ẹ̀kẹ́ yẹn ni bíi náà kígbékígbé aya ńkọ́ bá ńkọ́ fọ oníyẹn ni wọn ọmọ wẹ́wẹ́ ni wọn òbí kan wọn kọ́ dàpọ̀ wọn kọ́ ń fọ fún un àmọ́ fídélé mẹ́rin ni òbí kígbé bọ́gbẹ́ pàṣẹ nǹkan yín kókó ńkọ́ fọ un
0: àbí
2: ńkọ́ fọ un àwọn àga sọ fún wọn kọ́ yá ń mójútó wọn mọ kó lè yá ń fọ
0: ọ̀dà
2: máa òbí kan kọ́ yá ń rìn án lọ́wọ́
0: díẹ̀díẹ̀
2: àwọn ẹ̀kọ́ fi yẹn jù.
0: Ọ̀dà àgbà olólùfẹ́ kan tí wọ́n ń pẹ̀lú tó wà kalẹ̀.
3: Ẹ kọ́ lọ́wọ́ olóṣèlú.
0: Ó kalẹ̀ kí lórúkọ bàbá wa.
3: Káàlù àlẹ́ wà Adéyanjú.
0: Adéyanjú àlẹ́. Ẹ káàbọ̀.
1: Mọ̀tí
2: mọ̀tírẹ̀sì ti
3: wọ́n
2: di ẹtí sọ
3: yẹn wà bẹ̀. Ọ̀ ọ̀ ẹ̀ka lẹ́ o. Ẹ̀ka lẹ́ jẹ tẹ̀. Ọlọ́pàá
0: tẹ̀lé o. Ẹ̀ka lẹ́ o.
3: Ọlọ́pàá tẹ̀lé o. Ẹ̀ka lẹ́ o. Ọlọ́pàá tẹ̀lé o. Ọlọ́pàá tẹ̀lé o. Bí òní ti tẹ̀ fọmọ nílé ìwé ìwé ìjọba kan lọ́wọ́ ọ̀nà ẹ̀ ni. Wọ́n yẹ kó ní ìyàtọ̀ sí ọmọ yẹn lọ ní ìjọba.
0: Àbí.
3: Báyọ̀ ń bí lẹ́yìn ètè mi, mo sọ ọ́ ni, mo ní mo pọ̀ bàtà kékeré.
0: Àwọn bàtà kékeré.
3: Bẹ́ẹ̀ sì fi ọmọ lè wé